ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́n lọ́gbọ́n Jésù ní gbogbo ẹni tó dìde tó dògbò kó dìde.

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlùmọ́ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan ń bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tuntun tó padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kòkè láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òótọ́ lẹ̀ ń gbọ́ ntọ́ báyìí mú tí wọ́n báyìí bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ lójú àlá tí wọ́n ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní gbágbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ ń ó gbiná ni adébítà ti bèrè agbára ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní gbágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú. Odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú àmẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan ń lọ rèé tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn tó bá pẹ́ tó bí yóò gbì báàgì yọ́ọ̀mọ̀ bá tiẹ̀ lọ gbágbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí wà lórí àtọ́gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn ọ̀gá ẹ̀jẹ̀ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀ ń jà ní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ni sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ́ yín ní o tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

gbagbagbaga mura dada o ibi ta lo kan yen te ba dele e lo joko ti dada eyin te je ran si olohun olohun kan fun wa lori ofe aso te mi woji ore ofe awon akorin ore ofe iba se pe jesu oluwa wo so kan to yato oni idi ki won so pe ta le wa o ye ki won fa so dam o ye ko fa la kan sara so re ti won e mo pe okunrin lanu se lo accurate pelu gbogbo awon eyan ye sugbon na nbe lara e yes o sin kankan to kan olohun nipa ko to de tabi kankan in to se pataki fun oni pe o gbagbara olohun bo ba gbagbara olohun to ba wo singlet awon eyan yo mo pe okunrin lo wole ni o se pataki o okunrin kan jo ni ta je so mo jo lepo nbe yin adugo bi ti mo ti mo daada ni bariga abule nbe yin to ba nbo wa si bi isoji e je mo pe kiki po sweater kulu bayi o na lo ma wo mo wa so fa awon eyan mo ni ka ni so okunrin yi e to wo lana na ri na lowo nje ta na lowo nje ri sugbon gba to soro bi ene ko ti ri mi tan emi na so mo ajo ni eti dan kankan gba na o bo ti gba mic lojo na o ni bi ewu ta wa ti ewo o ti e ni la loju awon kan ewo mo ri to le beji o ni bi iduro wa o ti ejo awon kan loju o ni olorun da wa mo ah ewo ko to soro laarin iseju bi mewa iná ti bọ́ọ̀lẹ̀ èmi náà tún padà lọ náà gbó kan pé tó lárí jèmi ò bàbá onísíngílẹ̀tì yìí ò lárí jèmi ò wọ́n fẹ́ kẹ́ ẹgbàgbé ń tẹ́ ẹ jẹ́ bí tí mo lọ nìyẹn ẹgbàgbé nǹkan tẹ́ ẹ jẹ́ báyìí ló bá sì pé aṣọ lóró bí obìnrin bó bá so pa ni nítorí pé bí àbá jẹ wá gbé láyé wọn ó béèrè pé níbo ni jésù wà wọn á máa bi wá léèrè bí tó bá sọ pé ìyá àdìọ́ gbé kò lé ilé ọba se jesu re ti kun ni mo ma bi alere o se pataki je to kore le kan si.

0: You are listening to Apostolic Claim Radio, reaching the world with the message of Christ.
1: Ẹni tí a fẹ́ mi mọ́ lóyún, ẹni tó ń ṣiṣẹ́ ìyanu ni, ó jìyà lọ́wọ́ Pọ́ńtù Pílátù, ẹni tí a kàn mọ́ gí agbélẹ̀ lẹ́wọ̀.